Ọba Amẹ́ká rọ kọlára ọmọyín láti North America ní sáà ìṣínlọ́pọ̀lọpọ̀ ìtúbọ̀ pẹ̀ fún wa ní orúkọ Jésù Kristì. Ó ṣẹlẹ̀ pé ní ìjẹ́ àmìlẹ́jọ́ Sunday mo kọ̀rùn dé láti church. Wọ́n á ń sọ lọ́kàn wọ́n ṣáà rú inú ilé pé mi máa dàrú owó lọ́sẹ̀ ìkẹ́ wọ́n dẹ̀ fọwọ́ kan owó tó máa ń praise ní every Monday throughout the week. Wọ́n á sọ ní ọkọ̀ mi pé olúwa kí ló dé mi wọ́n tí ìrówó lọ́sẹ̀ yìí lọ́rùn máa ṣàánú. Mi tí ìrówó lọ́sẹ̀ mi sọ pé ìrówó lọ́sẹ̀ mi ìrówó o. Bí tí mo ti ń sọ̀rọ̀ yẹn inú ọkàn mi bẹ̀rẹ̀ mọ́tò mi wá wí pé owó tó rí bíi 2 weeks ago ṣé o ṣe testimony ẹ̀ ni? Mo ní mo sìn dá mẹ́wàá ẹ̀ mo ní pé yes o sìn dá mẹ́wàá bọ̀ o ò sọ ẹ̀rí ẹ̀. I'm sorry mo ṣe mú fún mi nìyẹn lójú ẹsẹ̀ mo sì testimony yẹn tán mo kàn feel like well like mo ní láti rest mo ṣe wọn lọ pọ̀ bẹ́dùn lọ ni mo lọ sùn orí bẹ́ẹ̀dì yẹn ni mo wà tí mo ti sùn lọ mi ti sùn 30 minutes ní fún mi rìn padà. Mo pè mí pé mo rí ká sáfíìsì kan tí ń lọ bẹ́yà bí oṣù kan sìn mi kàn lọ ṣe mo lè kúrò ń bẹ̀ wọ́n ṣe kìíní nìyẹn pé wọ́n ti kọ chẹ́ẹ̀kì kan fún mi pé mo ní chẹ́ẹ̀kì lọ́wọ́ àwọn ìbá mi ò gbọ́dọ̀ láti bẹ̀rẹ̀ pé lọ́wọ́ àwọn chẹ́ẹ̀kì yẹn inú mi so dùn kí alórin ẹ dá lójú mi pé olúwa ohun tí o ti pè pé wọ́n na wà ẹ̀dẹ̀ ìjà mi lẹ́nu tó tó yìí mo pè ní sọ testimony yẹn o kí mi ti mo tún lè dégbà dédé kíákíá tẹ́kì dáadé wa mi kí mama ẹ pẹ́ fún wa ní orúkọ Jésù Kristì. We love you, Daddy.

0: bàbá mi o, ọmọwọlá ní láti ní bá sí ròdù ní bàbá mi, mo tún ní kí n tún ẹ̀rí mi sọ ní o, ẹjọ́ ẹ bá mi gbé, mo ti sọ sọ tẹ́ ẹ bá mi gbé. Bàbá mi, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jíjì, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Kọ́ńfọ́lá Mission International tó gbàdúrà tèmi náà ní ọgọ́stì ọdún tó lọ, tẹni ká wá fún prayer 1 hour 30 minutes. Mo láǹfààní láti join. Bàbá mi, ẹ wá ní pé ká láìdá ká dọ̀bálẹ̀ ká bẹ̀rẹ̀ ohun tá a fẹ́ kọ́ lọ ṣe fún wa kó tó di ọgọ́stì ọdún tó ń bọ̀. Bàbá mi, mo béèrè fún nǹkan mẹ́ta, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jíjì tó ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta fún mi. Mo béèrè lọ́wọ́ Ọlọ́run pé kọ́dún yẹn tó parí, èmi náà fẹ́ ṣàṣeyọrí, mo fẹ́ káyé kí n kú oríire, mo fẹ́ ṣe freedom torí ó ti pẹ́ tí mo ti fẹ́ ṣe tí mi ò rí ṣe. Mo ṣáà béèrè lọ́wọ́ Ọlọ́run kó jẹ́ kí èmi náà ṣàṣeyọrí kọ́dún yẹn tó parí. Ẹlẹ́ẹ̀kejì tó jọ bí ẹ tí mo wá béèrè ni pé December ni birthday mi. Mo wá béèrè lọ́wọ́ Ọlọ́run pé kọ́lọ́run jọ kọ́lọ́run jìjì jọ kó ṣe fún mi yàtọ̀, mo fẹ́ ṣe yàtọ̀ lọ́nà tí mi ṣe rí. Mo wá béèrè lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta, mo wá béèrè pé kọ́lọ́run jọ kó bá mi bá gbogbo àìsàn wí nínú ayé mi, kọ́lọ́run bá mi parẹ́ pátápátá. Bàbá mi, mo dúpẹ́ pé kọ́dún tó lọ yẹn tó parí 2025 Ọlọ́run ṣe oore mẹ́tẹ̀ẹ̀ta fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, Ọlọ́run ṣeré mẹ́tẹ̀ẹ̀ta fún mi. Mo ṣe freedom mi ní November, mo ṣe birthday mi ní December. Kéèkì tí mi ò gẹ̀ẹ́rí láti ìgbà tán ti bí mi, mo gé ní ọdún tó lọ yẹn. Ọlọ́run ṣe fún mi lọ́nà àrà lọ́nà ìyanu, Ọlọ́run dára sí mi gidi gan. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé láti August yẹn mi ò fìgbà kankan ṣàìsàn mọ́. Ọlọ́run mú mi lára dá, Ọlọ́run bá mi bá gbogbo àìsàn wí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dá gbogbo kó padà fọ́. Ọlọ́run bàbá mi, ẹjọ́ bá mi gbé. Eléyìí tó tún wáá jọ bí ẹni pé lẹ́nu ọjọ́ mẹ́ta bàbá mi, ẹni ká máa gbàdúrà fún ìrànlọ́wọ́ àsìkò olóore àsìkò. Bàbá mi, mo dúpẹ́ pé èmi náà ń rànlọ́wọ́ àsìkò. Mo rí ìgbà ẹni tó ti gbàgbé mi tipẹ́tipẹ́ láti jọ ó sẹ́ndì owó sí mi lọ́jọ́ Sátọ̀dé pé kí n fi kún owó ṣọ́ọ̀bù mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run jìjì tó gbẹ́bẹ́ àdúrà tèmi náà. Mo dúpẹ́ o, bàbá mi, ẹjọ́ bá mi gbẹ́rì, mo ti sọ́ ẹjọ́ bá mi gbé o, ẹjọ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dá gbogbo ogun padà fọ́ Ọlọ́run. Mo dúpẹ́ o, ẹ ṣé o bàbá mi o, ẹ ṣé o.
1: Sí omi yẹn tí n bá ti gbé gbogbo àwọn testimony ìrànlọ́wọ́ ìtàn wà wá fi ọwọ́ mbẹ́gbáyà ní ìgbà mẹ́sàn-án èmi ní ìrànlọ́wọ́ kan. À ń bá ṣe ń bá lọ yìí, ẹ̀ ń gbé bọ̀ wá bá mi ní ìsìn lórí Facebook. Nítorí òrò kan la wà báyìí o, nǹkan ti yangí ná. So tó bá ti di 6:30 láàárọ̀ kùtùkùtù yìí, ẹ gbé pàdé mi lórí Facebook, TikTok, especially ní YouTube. Ẹgbẹ́ ìpàdé mi.
2: I am so happy. Ẹ̀yin mi ń dùn láàárọ̀ gan, inú mi ń dùn gidigidi torí wípé Ọlọ́run ṣeun ara, Ọlọ́run ṣeun ìyanu. Ní last year tí mo lọ sí Jerusalem, mo gba picture àwọn èèyàn méjì tí wọ́n wojú Ọlọ́run fún ọmọ. Mo mú picture wọn àti ọkọ wọn, mo mú lọ sí upper room láti gbàdúrà fún wọn. Gbogbo ibi tá à ń dé ní Jerusalem ni mo ń kó picture wọn, ni mo ń lọ sókè pé ìwọ Ọlọ́run bá mi pèsè ọmọ fún àwọn ènìyàn wọ̀nyí. Inú mi wá dùn nítorí pé kò tí ì pé ọdún kan Ọlọ́run fi àmì hàn nínú ayé wọn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo yàn án lógo Ọlọ́run torí pé gbogbo ìgbà ni mo máa ń pe orúkọ wọn pé Ọlọ́run jọ bá mi pèsè. Kódà nínú ọ̀sẹ̀ tá a lò tán yìí, and then ẹni yìí ti fún mi ní ẹni yìí sọ fún mi ní last month pé àwọn ṣe IVF pé ó fail, but I was just talking to her this morning. Mo kàn bá wọn sọ̀rọ̀ lẹ́nu ibi tá a ti sọ̀rọ̀ ó di wọ́n ti wá sọ fún mi pé wọ́n ṣàṣọ fún mi pé àwọn wà nílé. Mo ní pé ayílé lẹwà àbẹ travel, wọ́n nílé làwọn wà, wọ́n wá sọ fún mi pé àti ẹ̀ wà nínú oyún. I am so happy, inú mi dùn because she is not my biological sister but she is more than a biological sister to me. She is everything to me. Anytime tí mo bá nílò nǹkan àbí mo nílò owó fún iṣẹ́ mi, a ní pé Ọlájùmọ̀kẹ́ ya níṣó jẹ́ ká lọ anywhere tó bá lọ, máa dúró fún ẹ, máa I will stand for you. Tó jẹ́ gàlátọ̀ ni kò jẹ́ any place. Kódà kí n sọ pé mo fẹ́ gba owó lọ́nà mẹ́ta, she was like, yeah, let's go. Àánú yẹn ṣàn fọ̀rọ̀ with her. In fact, I don't know, I don't understand, but I just thank the name of the Lord. I bless his name this morning for this good news. And before our home, ẹnìkan náà ti pè mí tẹ́lẹ̀ lẹ́ni lára àwọn church member, lára àwọn tájọ́ wà ní fundamental tó ń sọ fún mi pé awon wish pe won ti grant awon ni ise awon to de grant won ni ise lati overseas ni so I am so happy ni mo reason why I don't know why I've not been going to work since yesterday ni lo si oja mi ni anomi lo le ni I was just at home ni mo pe awon eri la la bayi ni mo fe ma gbo olorun dokun lo olorun pa fasin mo yin ologo oluwa o se o mo dupe tori pe ese ti anu duro olorun mo wa gbadura pe eni ti e ba mi se oyin fun oruko Jesu a bi layo a ri be jo a ri pe ran ni se oruko Jesu eni te ko se se fun ise yin a je ise ta mo aye won lo ni ogo tutun oruko Jesu I am so happy and I believe that this one I am receiving testimony left and right back to back my own testimony too will come out and even though I have a lot of testimony to be ninu ipe o jekun le yi na ni mo ti ra shop meji to worth me 5 million sinu ocha inu ipe baba mi o jekun le yi na ni omo Israel and Jordan lo ti jade fun mi ni last year inu ipe yi na kan na lolorun to ti se moto fun mi ati dile mi ni last week ha inu pe yi mo mo pe rerere nla mo de gba bo pe lorun ma tu bi oko mi na dide lona to koja oye ni testimony mi ma tu jade ki odun ko to pari ki osi ko to ole my testimony is still coming out back to back in Jesus name I thank you I thank the name of the Lord and I thank the, I pray for our Father in the Lord that more anointing, more unction to function. You will not die, your children will not die, your wife will not die. God will increase your anointing in Jesus' name. Thank you, our Father, for the word of encouragement and everything you are doing to us. Thank you, Lord. God bless you, sir.
1: Gbogbo eyin te ba wa ngbo mi ni lu oba te ejo mo to lohun tin sanu ebo ran mo mi e tele mi lo si Israel ati Jordan five fasa ni je ki mo mi e na do ko no travel do no ogun balu ja je mi ati mo mi o tun lo bi an bayi lo gbadura fun yo tun daju be lo ran mo mi e ran dadi e lo Jerusalem ibe ni mo ti fe se for mo ti fe se counseling for the first time e mo pe mi e se counseling emi oluwa ni ta ba ti debe ki n bere si ri awon eyan kemi ati won jo mo gbadua and ki wa se yen nikan a se so wa lo sori oke nebo a de pisga a lo si mo sinai a de powerhouse gbogbo bi ti jesu won lo awa no debe a si lo gbadua nbe mami e o gbadua fun ran mami e lo si israel ati jerusalem and iwo to ba fe ri mi life o fe ki n gbowo le o ofe ki n cancel apade november la nlo and mo so owo wa lo si cheap ju ni gbogbo olubaden on lo cheap ni gbogbo west yi enikan le lo ati gbogbo nje o ati gbogbo bitasu o ati gbogbo gbogbo e o 3.2 million ni 3 million 200 ni agbara olohun a de jordan o gba certificate a de israel ni jerusalem o gba certificate so iwo no ba djp mo ti gbe mama to bi mi lomo lo mo ti gbe mama to bi yawo mi lomo lo won fe won sadu awon tolela ore to le se mami e oni ko jo lo si jerusalem oni ko jo lo si israel so gbogbo eyan mo lohun ran mami e lo mami e ti ran wo lo oluoba eyin te wa ni diaspora ran mami e je won tele mi okan bale gbogbo se nje ti olohun
3: e karo baba mi e karo mo dupe lowo olohun mo dupe lori pe yin ti ma ye mi emi oruko mi ni Adini Bankole lati ilu Jiroko amu akure ni mi mo darapo mo ipe yi ni adun to koja ni around February mele bi awada mele bi awada ko sa atona gba ti ma ko pade yi mo lo si first square je le fi omi e fi n fosi yan lara je to mi lo kam lara mo ni mo ni ipe yi mo je ipe rere fun ko sa bere si darapo mo tesiwaju iti mo se agbara mo wa si 77 akoko mo ti ma fi wa 77 to tun lo bi e mefa to tun pe bi meje mo ko ya le gbe mo sun church ni mo gba to ya olorun se ki ile ti mo ti ko to ti pe olorun pare e fun mi mo si ko si ile na mo ko si ile na mo ni wo olorun de kure babras babai mama pada ni ibna ma pada wa so ni ki je ki mo le gbe moto wa kí mo náà lè give testimony láti gba testimony challenge mo ti ń gbàdúrà kí n lè give testimony ẹni mo ṣù ní 77 to koja yi ijo 77 gogogo ijo na ni olorun se moto fun tumora alanda jeep aba mi odupe lowo olorun odupe lowo jesus christ bi te ko wa lo olorun mu idebe e si darugbo wole e dagba wole e ko wa je pe o e se o pelu oro jesus christ te fi ba wa ni gbogbo gba pe to en to ba gba jesus christ gbo o ni kan gbo olorun gbo o gbagbo ni pe yin o lon so to to fun mi o ko le ayo fun mi ra moto fun mi o to ra kada power bank papa ise o baba mi ki mama o da